ẹṣeun ẹ kásán gbogbo ẹyin tí ẹ ń gbọ́ wa lórí tò ní ọjọ́ ìtìní ní ọjọ́ ìní tí ń sọjọ́rú ojúmọ́ kẹrin ìdí ní ọgbọ̀n oṣù kẹjọ ọdún tamọ̀ sí oṣù ogun ọdún ẹgbàá ò lé mẹ́rìndínlẹ́ni ọgbọ̀n mọ́ kí n pé ẹkú dédé wò yìí ẹ wá kú gẹ́gẹ́ bí ọjọ́ sì rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́rìnlá ní ojúlé sẹ́wà ọmọ yín àbúrò yìí tamọ̀ sí michel dosumu ní orúkọ mi arákùnrin wa tamọ̀ sí christian avocetien àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn mi ló kàn yín tí mo láǹfà láti lọ nípa rẹ̀ ní àwọn wọ̀nyí ẹni tí ń ṣe ààrẹ olódùà rumi adiwada yìí lọ sí àbẹ̀wò ní ojúlé ẹ̀kọ́ gíga ti ìlú paraku ní òwúrọ̀ yìí a ó ṣe àlàyé nípa rẹ̀ bákan náà ni àràgbà rumi adiwada yìí wà lọ ní ibi tí ń ṣe ojúlé ìwòsàn ńlá ti ìlú paraku ní ọjọ́ àná a ó tún ṣàlàyé lórí ohun yìí ìjábọ̀ ti ọdún gani ti ọjọ́ kejì a ó fi tó wa ní etí bákan náà báyìí bá gbà wá ààrẹ olódùà ní ọjọ́ àná ló lọ ní ìlú nìkì láti bá wọn ṣe ọdún gani èyí tó wá kù òun lọ jẹ́ ẹ̀bù rere tí àjọ afẹ́nifẹ́re tí a mọ̀ sí projekozo ṣe fún ojúlẹ́kọ̀ọ́ kékeré ganu lọ́hùn tí a ó ṣàlàyé nípa rẹ̀ wọ́n ní àwọn ìlànà tá a fẹ́ lọ nípa rẹ̀ bá wa lọ ó ti yá o. ọ̀dà mo kí n lẹ́ka sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ sì ń rí ẹ sì kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn àsán ọjọ́ ìní jẹ́ ẹni wa àwọn jùlọ ti ń ṣe ààrẹ olódùà rumi adiwada yìí ní ọjọ́ ìní ni ó lọ ní ojúlé ẹ̀kọ́ gíga ti ìlú paraku láti fojú rẹ̀ rí bí àwọn ètò ṣe ń lọ gbà àwọn ìṣòro tí wọ́n ní láti jẹ́ kí wọ́n rí ọ̀nà àbáyọrí sí àwọn ìṣòro yìí jẹ́ ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí rashid mora sabi lọ jẹ́ ọ̀gá àgbà alága àwọn ẹgbẹ́ ọmọ ojúlé ẹ̀kọ́ gíga yìí tí ó gba ọ̀rọ̀ sọ jẹ́ ó ní kódà àbẹ̀wò yìí pàjáwìrì lọ jẹ́ fún àwọn ẹni tí ń ṣe ẹ̀ka aláṣẹ ìjọba ni àwọn ti ń retí àwọn mọ̀ pé yóò ba ẹni wá ní ojúlé ẹ̀kọ́ gíga ti ìlú paraku eléyìí jẹ́ ìyàlẹ́nu fún àwọn ṣùgbọ́n ó sì tún jẹ́ àsìkò kan tí àwọn láti fi ẹ̀sùn sùn lórí àwọn àìṣedédé mélòó kan tí wọ́n ní ní ojúlé ẹ̀kọ́ gíga yìí jẹ́ ohun gbogbo ọlọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn ìṣòro tí wọ́n ní ó sọ̀rọ̀ nípa èyí tí ń ṣe àwọn ìwé tí wọ́n ń gbà lẹ́yìn ìgbà tí wọ́n kọ́wé tán pé bí wọ́n lè bá rí gbà ní àwọn orí ilà yóò da gẹ́gẹ́ bí èyí tí ó jẹ́ èsì ìbájáde àwọn ìdánwò ti ọdún kọ̀ọ̀kan kí wọ́n lè rí gbà ní orí ilà gẹ́gẹ́ bí ojúlé ẹ̀kọ́ gíga ti àmọ̀ sí tẹ̀mínàlà bí bpc àbí bẹ́ẹ̀ lọ tí wọ́n rí gbà yẹn bí ó bá sọ di bẹ́ẹ̀ fáwọn inú àwọn yóò dùn bó ṣe tó àti bí ó ṣe yẹ jẹ́ arákùnrin wa tí a mọ̀ sí rashid mora sabi ó tún wá sọ̀rọ̀ lórí èyí tí ń ṣe ọ̀nà ìlú baka torí pé wọ́n ní ipò kan níbẹ̀ tó jẹ́ pé àwọn ojúlé ẹ̀kọ́ ń lọ láti mọ̀ sí àwọn ẹ̀kọ́ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ọ̀nà náà bàjẹ́ gidigidi ọ̀pọ̀ ni wọ́n sì wà ní gbẹ́gbẹ́lẹ̀ yẹn náà tó wá pé wọ́n wà ní ojúlé ẹ̀kọ́ gíga yìí láti máa fi lọ kí wọ́n fi bọ̀ ó máa ń jẹ́ ìṣòro jẹ́ bí wọ́n bá lè rí ọ̀nà náà kí wọ́n lè tún ṣe fún àwọn yóò jẹ́ ohun ẹ̀dùn jẹ́ ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí rumi adiwada yìí náà ó sì wá gbọ́ ọ̀rọ̀ yìí ní bó ṣe rí gbà àwọn ó wá ọ̀nà àbáyọrí sí eléyìí jẹ́ inú dúdùn fún àwọn gẹ́gẹ́ bí arákùnrin tí a mọ̀ sí rashidi mora sabi tó jẹ́ ọ̀gá àgbà tí àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ gíga ṣe wí ní òwúrọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gba àlejò alàgbà rumi adiwada yìí bákan náà ní ọjọ́ àná tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ni ó lọ ní ojúlé ìwòsàn ńlá ìlú paraku tó yọ lọ fojú rẹ̀ rí àwọn aláìsàn pẹ̀lú gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ṣe àwọn olùdarí ojúlé ìwòsàn yìí láti jẹ́ kí ó gbọ́ àwọn ohun tí ó jẹ́ àwọn ìṣòro àwọn wọ̀nyí jẹ́ ẹni wa àwọn yóò tí a mọ̀ sí didi julien adédèmí ló jẹ́ ọ̀gá àgbà ojúlé ìwòsàn ńlá ìlú paraku jẹ́ òun ló ṣe ìjábọ̀ yìí ó ní lẹ́yìn ìgbà tí ó débẹ̀ àwọn náà àwọn ò tiẹ̀ sí nínú ilé pé àwọn ń bẹ ní ìlú nìkì láti ṣe àmójútó nípa ètò kárakúlé jẹ́ wá sí àlàyé lórí ohun tí ẹni àwọn jùlọ tamọ̀ sí wàdá yìí ọba wa ó ní àwọn fojú òun fẹ́ gbọ́ ìjábọ̀ lórí àwọn pàjáwìrì àrùn ìtọ́jú wọn báwo ló ṣe ń lọ́gbà jẹ́ kí wọ́n ṣe ìjábọ̀ fún òun ó sì wá béèrè pé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń dùbúlẹ̀ àìsàn tí wọn ò ní agbára láti san owó èyí tí wọ́n kọ fún wọn pé kí wọ́n ṣe gbogbo rẹ̀ fún òun kí wọ́n kọ sí ìwé kan àwọn ò rí ọba ọ̀nà àbáyọrí láti bá wọn san owó yìí kí wọ́n lè ní àlàáfíà jẹ́ arákùnrin wa didi julien adédèmí ó ní eléyìí jẹ́ ìdùnnú fáwọn gidigidi nígbà tí eléyìí ta sí àwọn ní etí torí pé ọjọ́ ìgbésẹ̀ kan tó da òun ló jẹ́ ẹni àkọ́kọ́ tí orílẹ̀-èdè wa tí ó láṣẹ jẹ́ ẹ̀tọ́ ni pé kí ó sì wá kí ó máa wá ní àsìkò máa bẹ àwọn wò
gẹgẹ bi o se se abewo yi ko da bo tele ma se ni gbogbo awon asiko bo yo je idunu fun awon lo je ohun ti arakoran ti amo si dede Julien Adedemi se wi ni asiko yi ninu itesiwaju wa je bi a o pada lo ni ilu nike ijabo ojo keji ti ajodun gani eni wa mo bi lo ti amo si ilu risa balo ni eni ti aran lo nibe lati fi oju re ri bawon eto se logba ninu ijabo re ni pe o so lori awon ijade ibisoko kan ti eni tin se oba sinabuko o lati se ni ojo eteni je eni tin se akowe agba re muniru tasu yirima ohun na wa si alaye pe o lati lo ni odo imamu pataki ti lunike ibi ti o lati lo gba adura fun gugu lede benin lapapo leyin eleyi yo lo ni ipo atijo yen ko fori bale nibe opolopo awon igbese na lo lati se je o ton so lori eyi tin se awon idile kokan ti won ni won ni abasepo pelu awon batonu je ti won je gonichi won lati gba ipo kokan ki won se oronabose to ati bi o se ye o abalo ilere sise lalaye ni asiko pe opolopo awon lori alase ilu ni won tun ku nibe gege bi awon alase ijoba abi awon asofin abi awon ajenle ni won ku ninu awon eto yi ti won tin ba lo lokun ojo kan bo su to ati bi o se ye lo je ijabo ni kere ti ojo keji ti odun gani ninu itesiwaju wa ye eni wa mo bi lo rumari wa dai ni ojo ana o lo ni ilu niki lati lo be eni tin se oba ilu niki wo nipa odun gani ti won se je eni wa mo bi lo tin se sinabuko siro je to ko sari ni oruko oba yi to je pe inu re dun gidigidi si igbese ti alagba rumari wa dai se fun awon lati be awon wo je eni ti o je ni akowe agba yi o wa soro lori eyi ti o je ohun la ti o je ti o se fun awon igbese je igbese dada o foju re ri bi awon ese ni logba o si se leri opolopo ohun lati se atunse ohun na je oni ki won ma tesiwaju ninu re ni oba ilu nike won wa so loruko ti won so di omo oba won so wa dai di omo oba afin ilu nike lohun ti won fun ni oruko je ti amo susuna toru to ko sare iyen ja si pe eni ti ko ni isoro eni ti ko ni wahala ti o je enikan tin ko nijo je ni oruko yi leyin ele won fun ni ewu fufun won ni ewu na to je ewu fufun gbogbo asiko ti won lati se odun gani ni o lati ma be awon wo pelu ewu ko ma wo pelu awon tori pe ti di omo ile nikil lati ojo ana lo gege bi on taribo lati awon woyin ti a lati fi to ani eti lori abewo aroda wa dai lo ni ilu niki je leyin eyi lati lo si bi pari awon iroyin ti a san etojo etini ajo afeni fere ti a mo si proje kozo won so re kan fun ojule ko kekere ganu lohun agbala ta mo si kuro ti won lati so gba re patapata arabinu ati a mo si ademi jibril masurat ni eni ti o fi awon eto eto ani eti to se jabo je o soro lori bi won se lati won ti won se lati ma se awon eto igba owo bi egbarun okan di logun o le egbarun meta ohun kun mesan ni owo ti won lati lo nibe lati fi so ogba yi ojuleko kekere adugbo ganu lohun osu meri si ni won lati fi sise yi ti arabirin wa eyi ti a mo si enu abi enu wa mo jiro ti a mo si raimat keide Rainat Kennedy si alaye ojo kan la ni awon osise kozo je o se alaye lori bi won se won se tun agba ani ipo yen ti won gbe fun yen pe lati se abewo nipa iwuwo ile yen je lagbara lati fi ko ile yen si bi abawo ni won sa se se gba lati fi je ki won ko agba la yen ko le lera bo se to ati bi o se ye lo n salaye nipa re pote gbemavo o nje okan la ni awon ajenle osise ajenle lu paraku ohun na wa gboro so o ni ise yi ti won gbe le won lowo won gbo ran wo iwe na ki won wo lawo ki won wo ohun ti won ko sinu re ki won se ni eto ati ododo won si gbena koja siko ti won da won si gbena se ko da je bi won ba debe ni won ba won ninu ise ko da ko ni do mo awon abi ki won sise na bi ko ba da won tun wo olule ni je o ye ki won tel won kon tole ilana ise na rere kun le se bo se to ati bi o se ye lojo ohun ti won ri gbo latenu yi je eni ohun to je asoju olugbasese yi tan pe dan tepene oni santeku santekuara
de ti o gba oro so pe awon tin se kin soni ni awon tin sise na ko nse akoko sugbon won lati se bo se to ati bi o se ye pelu atileyin ojewoye awon ile aje nle kan na ni won lati sise na lati se yori arabirin ati asimo si adam asana o je oluko ni ojuleko kekere o se alaye ni pe ojuleko na fe ti won si ni agbala o ma nje su lati ko awon omojo inu awon odun leyin gbati awon gboro yin rere yi pe won lati so gba ojuleko kekere adugbo ganu lohun o je idunu fun awon o da gbogbo yan lapapo ibi ni a mu iroyin tojo ti ni gunle mo ki pe ku asiko wa nje mo se alaye lori abewo arelodo arumi adin wadai lo ni ojuleko giga ti university ilu paraku ni oro yi asi alaye ni pare won wa so lori abewo re kan na lo ni ojulewo san la ilu paraku asi alaye ni pare ijabo odun gani ele ojo keji lati enu omo ilo ta mo si le risa balo la ri gbo won wa se alaye lori abewo enikan na arelodo wadai lo ni lu niki nipa odun gani teyi to akeyin onu je bu ajo afenifere lo si ojuleko kekere adugbo ganu lohun bi ni a fi iroyin gunle oruko etemi omo yin aburin ta mo si michel dosumu mo gba atileyin arakore wa ta mo si christian bosetien ipade wa ninu ayo ati dunu ire o digba die

ìdí èyí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Ìdí èyí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Bẹ̀rù bá sọ pé ṣe bí yóò gbà mí dandan ni. Bẹ̀rù bá sọ pé ṣe bí yóò gbà mí dandan ni.

0: Ben, aquí le casi pie con Yochuni, hay un puñe a cucuy, ni te lo pido a un chicho de pia, burebua, ahora, neo Yochuni, baba, mochin de pelu a ti, a cuoqui, un hipo, un cabo, suritu, a ley, ni un tío de agua, chuti, a febrero, vamos a pinquin, no Yochuni, a pesoro, nepa, uku, shishi, una luye, un cati, agui, suri, a te pino Yochuni, pero baba, a caleo.
1: E kale olutu.
0: E ku gba wa.
1: Bene.
0: A dupe fun yin o ko da ye wa ku ni tori pe a ri mu ni ojo yin.
1: Bene, a dupe lo olo.
0: O da fun awon ti won gba tori pe ati so ni ojo tana ke se ke dar ko fun awon ti won gba.
1: E ko ite mi ko yin pada ngba ko ke. Ope yemi Ayla Idrisu.
0: A dupe akinyin baba wa ni pe ti de pelu ade embe pelu wa nojo tuni o da ya kokoyo ti a fe bere ni a fe soro nipa oku sise kini o ti a fe bere ni akoko yi ki a so pe oku se bi a se ni se oku bi a ba soro pe oku kini o ti bawo la se lo tumo si baba
1: a dupe lowo olo ati ki gbogbo ni ngo anle o oku koni tumo meji ju pe ni ola isim oniye ologba bo oje olohun ni pe abi bo ti file o fi cha sobua ba ko si ni oke pe mo un ni a n pe loku
0: ani to ti ku ti o je pe ati gbe lo si
1: ati gbe oni ipo ikinyen
0: oni a pe ni oku o da ni ojo ti oni e mu gege bi oro ti a fe menuba nipa sise oku mo ri ka pe e se akisi pataki kan lori bi a se n se oku sisi ni laujo awa e karo ijire kan niyan kini ohun ti a le ri mu
1: adupe se agba won bo won ni olajude nlo yo konpo lonu nko pa e na
0: abi
1: ngba e olajude bo mu acha ba n fi nta yin olajude bo mu ijeje ba n fi nga yin o di pe ni afiko kunkun pa hun o je mo orisun e bo ko pa hun akiesi ne nla ni akida ka nu agbadagbo ka mo yin upada ba ko yin upada e je ko jona nipa e ka si le je eduko ada ka inu agbada ka je wa bo ko te alon ni o to ni bi eyan jade laye ki agbalagbo won yan so fo ni oni o sin oku lo bo la si oni n sokun aiwo la se ni so lo gba ibo ku ku gbogbo an ka baba je an ka fo jayan an ka fese jinle ni n gba n ko che die gege on ko ti jade ya ilu n ko ti jade bata n ko jade ilu nla n ko jade layo n ko chele lidon n ko desin o je nkan ye yen yan bi a e pe ni ah jo si ye ko yi be ke inu unu yan do si oku ni abi nu won yan ba ja e be ti o che je one meta lo pin si be yen wa ni o je oni christian oni ilane ye won fi n che isinku bi won gbe oni o ti jo lo nli pe won gbe olipo ikiyen ete oni adua ranpe ye won ka fi che won ka fi sihun nene bi musulumi lolua e si je oni ilana ye won fin che isiku ko a je kristen ko je musulumi ne o je tiwa ntiwa ilana wa be ka nbe o to pin lo ni echi chinto yi oni che pelu yi eni o nle abi e ko ni o nle omo lade loluwa oni ba won ti ngba bi won ti che wa woye ne nu won ti che gbogbo ete mokani abuche ti buche eyin un ati akiesi ni fife loju ye olaju won nfu afe inewo loju ba be yen ku bo owo ti le mu sinu ile ka fi moju to un bi aise o ko si ye yen won dada ka dupe lowo oni mi o ntoju obi won oni mi o ntoju eyen won ṣùgbọ́n iye ní owó lásìkò ọ̀fọ̀ wọn pọ̀ ju oni iye ní owó bí àìsàn dé lọ ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ń gbárùkù ti ọ̀fọ̀ ọ̀nà bọ́jẹ́ èèyàn ń gbárùkù ti ọláìsàn bẹ́ẹ̀ èèyàn wọn kò ní pọ̀ lítẹ́bọ̀ wọn pọ̀ bẹ́ẹ̀ pípọ̀ nínú wọn
0: lójú pé kò ní
1: bẹ́ pípọ̀ nínú wọn là ń ká ìgbà padà ń tó bí òótọ́ ni wọ́n ní àìsówó lọ́wọ́ òun ní yẹn ń gbé ọmọ yìí láàyè bí owó wà à ń ká mójútó ilé ìwòsàn bí ọlọ́run àkọ́ ń gbẹ̀ ẹ́ pé ní aago ẹ̀ ló lù ń kọ́ lọ gẹ́gẹ́ bá òkè wa ayé mọ̀ọ́ká ìlú mọ̀ọ́ká ti nàìjíríà yé ọjàdílé ayé láìpẹ́ ògógó ọlọ́run kọ́ délẹ̀ fún tí owó là ń ká sọ pé kò sí ni àbí agbára là ń ká ní ọkọ̀ yìí ká fi pé ní kádàá nìyẹn aago lù nìyẹn lọ́lọ́ ṣùgbọ́n omi ń wá yé àárín ìka ẹ̀gbọ́n yẹn lọ nílé ìwòsàn bẹ́ẹ̀ ń kọ́ kẹsà ìfẹ́lẹ́dùà onímí ń wá yé wọn gbàgbé wọn bẹ́ẹ̀ wọn wà bá yé wọn kò lónìí ṣùgbọ́n mi wọn jáde láyé lónìí à ń ká òní kó ti gbé kàyé inú ẹbí ọ̀yá wọn jẹ́ gbowó kí ni nìyẹn òní ń kó à ń sọ kúngbà ń kó ṣe díẹ̀ ọ̀yá òní ń kó mójútó ní wọn ti bẹ̀ẹ́ pé ní èèyàn ń kọ́ sàjẹun náà yé kọ̀dọ̀ ńbẹ̀ là ń jẹun kọ̀yẹ kó í bẹ́ẹ̀ ó yẹ ká ń ká má sì kó láìsàn jùlọ bóyá wá kú ẹ̀ nǹkan yóò bàjẹ́ ó ti bàjẹ́ ó ti tẹ̀ ó ní àti ẹ̀ lọ sí kò kú mọ̀ bí àpá màálù kò mọ̀ bá pàjìnà kó kò mọ̀ bá pé kó dì nǹkan ń léwo ilẹ̀ ayé bí ní ìmọ̀ ó ti bá tẹ̀ ẹ̀ lọ́nà nínú ẹbí nẹ̀sìn òní ó sì kú bọ́yé bóyá wọn kò tiẹ̀ oúnjẹ àárọ̀ jẹ wọn kò gbójúlé talẹ́ bó ọkọ mọ̀ wípé náà ń kó ìtọ̀sìn jẹ ǹjẹ́ a kò lè dà ìnáwó jíjẹ òkú jíjẹ dàbá mí ìgbó bọ́jẹ́ nǹkan ráńpẹ́ bá wa ohun tí yẹn ń ṣe ń gbà ìjọ bí wọ́n ké oko tẹ́ ń lọ́jọ́ ń gbà tẹ́lẹ̀ òkú wọn báyé wọn ń gbà òkú jọ nítorí àsìkò yìí wọn ń kọ́ tajà oko yìí ni bí oò kẹwàá wọn ká ṣe ìpín ẹbí wọn ká sọ bẹẹ sí wọn ká pín kẹǹkẹ wọn lọ gbà bọ wọn kó ṣe ètò ìbùnú ìnìgbà wọn ká sì ṣe wọn ká kó oúnjẹ èyí nígbà yẹn wọn mọ fi sọrọ ọlàjú ni o aṣọ náà ká lọ mú lọ bẹẹ rẹrẹ òní kò lówó ń kọ lọ jẹ gbèsè ń kọ sọ ní n kò ní gbẹyìn àfi ajẹmọ àfi ayé wọn kó sì yẹn ń sùkà olúwa ẹ fún gbèsè ń kọ sọ ní ẹ ká ikò ní sìkò bí ẹgbàá méjì àìkẹ́nẹ̀ ní kékeré wọn kò ní sùn ibà kó inú aṣá o wọn kò ti ẹnu ẹ̀tẹ́ni bí wọ́n tún jẹ bí kò tún wọn sìn èébù bẹ̀ẹ̀ sìn òyà olúwa àdìyà fàdá pínkan pé kán lọ tí àdákọ́ tó nù sìn sùn wọn kò ní bá ẹ dáná gbèsè yẹn ń kọ wà ńlẹ̀ bẹ́ẹ̀ ti ṣe òkúté ó yẹ kó wá kó wọn tí ọmọ nìyẹn ń ṣe ó yẹ kó wá kó wòyìn kó wò ń bí ó kó o báwo ẹ délé kú ń bá ẹgbẹ́ ó délé wo ni ń dẹ̀ ni wọ́n ní a kì ń fọmọ wé ọmọ ó ní fọwọ́ wé ọmọ ń kó lù ọmọ pa lágbájá ṣe bẹ́ẹ̀ òmíkà mi kì í ṣe o àgbàlagbà wọn ní pẹ̀lú ọgbọ́n òye àti làákàyè náà yẹn ń sọ èso ọjà ìṣe sódì ẹ̀ lìsọ ẹlẹ́ ìṣe sódì ẹ̀ lìsọ olú pọ̀ ní sọ ìṣókíṣó lìsọ aláṣọ ìṣinike ìṣinì ń kó bò olú ẹ̀ ń kó tún ní àti olú ẹ̀ ni n ní àníkájọ jí òòlù léwu ẹ̀ ká fi kùn lukùn tó kì í ṣe pé bóyá ká ṣẹyẹyẹ òkú kọ̀ dáa kọ̀ ó sun bí ajé ògúngúlù sọ bó fi lé gbogbo wí bó fi ṣe ibùgbé ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń jẹ ìmọ̀ oúnjẹ àjẹ gbàmí àjẹ kánú lójúmọ́ kò sí yeye ọ̀pọ̀ jù láti fi ṣe ayẹyẹ ìkíyìn fún ẹni oní yọ lọ ṣùgbọ́n ká mọ̀ fẹ̀tẹ́ ńlẹ̀ ká ń palàpalàpá ó ní ọ wà láyé òye ọyẹ owó nẹ kó wúlò fún un bí wọn kù bọ nínú ẹbí ǹjẹ́ èèyàn kọ́ ṣe ìnáwó òkú bọ̀ díẹ̀ nítorí náà fi kú ọbẹ̀ ẹ̀gúsí ló fi kọ́ jẹ ẹnu ẹ̀ ni àbí ẹpọ̀n ilá aláàyè wọn pa ló fi kọ́ jẹ ẹnu yéṣu fi kọ́ jẹ bẹ́ẹ̀ ka sa se nje faye un lo ni mi o wa no no no imale o mi o wa ka ye won kite won ki chemo won lo wa no quran be npe ni une ko gbodo uno eleye oku je o ye won ko dane mbomi on ko afi ti en lowo ni ntoyi o ne won nu won ni bo ne mi nu mi te mo sokun lo ni o emi mo be si gbo ni bo che die n wa lo wowo n wa fi se nje fun aye ba o ni ye to bi odun mo ni ba o no je la o lo adun mo li kinya a re se yin ko so yin ni sin gbo o ko mo fi ki eyan gbo n lo fi je la nso o ni o wa o wa nle won o pin dede won ko che ti o ne idale mo yin idile ye ne ne won ko che ti o ne won ko yowo ko nu e o n wa fi so o keni mo yi lo ah malu ye won pa ndile ne olotu nsin lo ba malu medogu
0: medogu
1: n pa won che ni won te oni o wa ye won ti ku ye o mga me ngo ti e mo nu e bi na
0: oni awon fe irati ti won
1: se won ko gbogbo won lo wali won bi ki bi ye won wa won wo jade oku ye o ti che adota odun bo o ti koja ai gbonu isare ka o ti koja won lo wu won che ti ku ba won file pon ti won fo ni o kan ose yo te ni won omo ken wa nu nu ebi na o bi mo ti ton jojoro lo be ni akomo n bi aise ni je pe keko lolu olotu o ko yi owo da ogo ken oni o ko mu an le iwosan o ko fi tuche fun o ko yi ogo ken omo bi ni fi gbe mi mi
0: o se
1: omo ikoko yo fi nu ile oko yi owo e omi amo ye won ko fufun oko o ni nko ti apo mewa ye nko lo fi akoko yi omo ni nko mo omo ni ko le ose meji le o ile aye to ki a ni koko e un ye won dan fun aye on tele bo won pe o wa won pe eyin won fi le pon ti won fo ni oka nje inu oku ka won bo ni oku olomo kin sun nje inu oku ka won ko don si on bi won wa nu inu oku n don ka che nkan yan ka yi albaika gba be eh o na pupo ni kin ni yan ya owo ko fi acho e ne wo ne amon gba aye ni won ka so e won ka bu e n ko da ba ye ofo ku e aye ni ngo da ba ye ikene ni ko si ni che gba meji ai kene nche boya oni ye won pe si ni agba kaka ni fi nga e pakumo oni pon meji abi pon me fi na ni ama ngba ye o di ologbe ngo wo e malu ngo wo yesi ngo wa cho ngo wo igile nko asen wo e ay awon eye won ko yo ko da won ko ya won ni awon ne lo lechi fun yen ti yen ti toni ki won si bo si che ten wo lu kan ni ke ya che won ni oko waju si ai ta bo ko yin ti ai ta an bo bu yin ajo ile aye e bo de lo ita meta yin da mo le ba nda mo alejo bo ku e ku wo lu ken won ni ti wa e pa je ko ye no ko yin ti so ni ah ba mo wa gba yi ba che ni nu ni ti oni si ke n gba n fi sin gbese bi ko mo ni e ke gba ha che bo ti mo che bo to o ja ko e che ko oku ka won ti wa ni po lo to won wa li po ye won won ya a ko yin omo omo ba gba iko wa to eh un lo fi je la nso la ni ha oye ole to ka yin a wa pada un la ni ka mu a lewo eto
0: baba ki a to fun awon ti won gbo wa ki n tori pe awon kan ti won ti mura ti pe ni ojo ti oni iru okuwo ni a ni lati se ka se inawo lori e baba wo mi ra meto pe odomokore o le je ni odun oji abi ogbon odun kilo ni 50 mo ma se bi pe agbagba se leyi o je kan ti
1: iye ai won ni bi omo ko bayi te iyan ba oba a oba un ni baba ite iye obi won pa fa ni te oku agba lo ni tele on ti eyan nke oku agba ye won pe ka ni nti yan gboku ge kunge o ti koja mu adota adun e o ti wa ni ogun e obe ni omo ogo odun ogorun fi lo oku agba on ne o ti gboku ge kunge omi won ti en san bi oni ni won jade laye ba wa lowo neke e ton wo ne kai ti oni tele won won ki nje tu la si pe ni bi owo ne wa ile lo wo wa bo ku to be lo kun sun o ka gba nje finland e nu won nje pe ebi oni mi la gba nu ebi ne ye so fo ni gbogbo eto ibu ne ebi ne n gbe o won ko si fi a n ko fi jile won ka se ni won n ka ko nde oni tele won omo adota odun keti dagba oni ne cheku ne ni yan je gege ba ibanu je fun won ko la lo joko so ni an che itiku oni ene won ti che adua masasi ni won to adua fun bi josi yen ni won to adua fun amo bi olooni won che o e fun butters ko ye won ro yo wo e ko legbe ka won che pe won gba won jo won che won ye won ko che won go fi che oye won che fun oku agba ni won yan saba e che tele atokun atobin laye ya wa lo ni sin ati omo keke ati agba ojo ba e gbogbo e ni on ko po isin ni won che akwa amoye si to lo ni chimbo nengo iso won ba ni amoyeke oni o ti ni won le bi mi be si so ni one me lo mo yin lodun lati ko wa aye iye ni ogo
0: odun abi o te ni ado re
1: abi ye nti en lo ladun e bo ko wa ado bo ka lo ye ogo agbalagba nje omo ado ta odun a ko le so pe ni agbalagba ni ado ta odun nke me lo ti igbe che nle aye ka bi ko je oni ye olohun kada bo ya be si ogo e ilo nin ko ti be si nke ke che ni ogo odun ogbon odun ogoje odun ye eyan ke be o che lo de oni sisin afi ogbon abi ko won le ogbon ke koja to nbe yen go bi che ojo me lo kan ti won ga so ni itimi afeyiti de ni lo fi je la nso oku agba tun da ono nte yan won ga gbe fo awon e won ga gbe won ga fi njo kini won ga fi chai chi awada o ti omo omo o ti efun e omo o ti je won omo iye ne adu agba ne
0: gẹ́gẹ́ bí ohun ti ẹ sọ ṣé a sì rí pé bí ayé náà ṣe lọ lọ́yọ́ ní akókòtẹ́ ń lò yìí a tún lè pẹ́ gẹ́gẹ́ bí àwọn ọba ńlá wa a rí pé púpọ̀ ní àwọn mìíràn tó jẹ́ pé àwọn àṣìṣe tí ń bẹ́ẹ̀ nú ayé kò jẹ́ kí àwọn náà kí a pẹ́ nígbà tí a sì rí pé ọdún táwa ń lò nísìnyí kò tó bí àwọn tí ọba ńlá wa ṣe kò jẹ́ kí.
1: Kọjá nítorí ba kò lè pẹ́ mọ́ là ń ká tán àná yá ń kó nú ẹ díẹ̀ yọ wà ń lẹ̀ ká ẹ̀ là ń ká tán yá ń fi ṣe ń jẹ fáyé sí ń gba ya kò pẹ́ mọ́ ìsìn ìka ẹ ló tiẹ̀ yẹ ká mú ìwà wa ká yí padà ní ẹ̀nẹ̀ yọ́tọ̀ bí àwa yóò nìkan yẹ ó ní àádùn ẹ ọgún ẹ àádọ́ ká ti ayẹyẹ ẹnu wọn bá ráńpẹ́ àtijọ́ kọ́ mọ̀ wọ́ ń wà ń sọ nà ká ti ẹnu wọn bá ráńpẹ́ oní mi yóò wáyé wọn kọ lọ gba wọn kọ gba ìlú wọn kọ gba ijó wọn kọ gba ìkíní wọn kọ má ṣọyá kó wá ń kọ àjò kó lọ láàyè ẹ tó léwo ayò owó kàá yìí ni on yo wa laye on ka ni won ba ya bi ka ni fon on yo ti ku ka ti adua lo nje oku ni lane ki lane ye awa ka fun ton ni ibale oke won ko lo simi won won ti ko ni oile bi ni won ti wa nu ajule kan ye a ko le yin ogbon mi ne won ni won mo ba won wa be gba ka fun emi won ni simi anga yan to yi won anga fun da wa la mo ba wa wole bi eyan jeun tan bi won ti lo nle won ka lo yan igi a lo yan ka igi aja bi ojo ye ke se gbese bi ojo ne nto wa mun ni da ise nla ipipo ona mi ka ipa iwona ara oti sikute won ka se lowo bi ko ise oju ti ko de ona ke won no ye won wa ba jeun ona ko mu ebu no ko bu eno ko chata e pe ni ko to ko che a ko mo bi won ti la se ko che ofo ni bi ko chi won ka won kene no won yo ni ole afajo iko echi omo kini ni imo le choju che niyin na imo le che ayeye mi na ayeye kini bu ayeye ye kani ni ni ayeye ye ni na n gbowo lewe ni o ne nje lewe ni bi ona toju obi laye olohun ko fun gbogbo wa ko ba si oni ko wa nbi an ka yin wa wa pada ba ko pe mo ikai ninu itoju ebi ati a bi olohun ba si eyin lo ne ni fun meji fun men ifun fun ke fun ina ko so ni hun je onje omo ni asiko ba olohun ba si olu ejulo bi le ran pe kan lo ni ko je fun yin pe ni afo saya en o ti ele ni njo ye hun ko gbebe we gbobewe e won ko te sin hun be bo yin che gbogbo eni lolohun bo eni la si lo che gbogbo eni te bi ko se nje faye adua olu aye ti gba njo ikin
0: abi ora ki a tete si waju gbogbo en te gba mo so fun pe ati lo bi iṣẹ́jú ọgbọ̀n báyìí tí ẹ bá fẹ́ láti dá sí ètò wa àwọn ẹ̀rọ wa tí a ṣe sílẹ̀ fún yín ní
1: 0145-46-0000 mo wo yin wo mi won ni bo ku wa
0: mo nbo wa ka gba ni tin pe ake
1: ada
0: alo e kuro le o
2: o salam aleikum
0: wa aleikum salam
1: wa aleikum salam
2: e ta le
0: iya wa ni ke be nbe
2: o mi ni aku mo nura to be ni
0: be ni
2: wa gi ni da a o ne wa gbe le wa nso ni a o ne lu du o o lo ni ko da

0: ẹgbẹ́ yẹn dọ́ọ̀sì máa ń ya olùṣe tó wọn kò rí ọgbọ́ àpò wọn kò rí àpò mẹ́wọ̀n kó fi àárí ilé-ẹ̀kọ́ ọmọ yẹn nìka ẹ̀ á kù ọlọ́run kọ́ jẹ́ kó yí ya ọ̀fọ̀ ó ní ó kú ti lọkọ̀ bá a jẹ màá lò kọ̀ bá a jẹ nkì bí kò ṣe ó kò ṣe kíkì ìbọ̀ fáfáyé nì.
1: Àbí
0: wọ́n
1: jọ ni àwọn tábáyé nìyẹn
0: ọlọ́run kọjá bá àfi ọgbọ́n wúye àtọ́n fi kọ́ ọgbọ́n nì ń kó yé gbogbo wa gbogbo ẹ̀kọ́ ni à ń jẹ́ ká ń fowó ṣe sá àfọ̀fọ̀
2: bẹ́ẹ̀ni
0: ìyá ń jẹ olùkà ń kà yàn wa lọ́wọ́ ọ̀dà àkọ́yà ń kà yàn wa lọ́wọ́
1: èyí
0: yá lónìí ó yé òní tèmi gbogbo òun kò yé mi ó ti yé mi.
1: Ẹ ṣeun o, adúpẹ́ ìyàwó, ẹ ṣeun fún ọ̀dà. Adúpẹ́ ìyàwó Nuratu Akinye Olúwa pẹ̀lú yín. Ayọ̀, a máa tẹ̀síwájú.
2: Adúpẹ́ lọ́wọ́ iná wa. Ọlọ́run kọ́ jẹ́ ń kó yà. Bẹ́ẹ̀ yẹn ṣe ó bẹ̀ ládùú àtẹ́ kọ́ wà fi ọkàn kọ́ yá ń fi ń bá o lọ. Elédùá ń kọ́ wà pẹ̀lú gbogbo wa. Ẹ wọ̀ lọ́dọ̀ yẹn bàbá mi kú. Ìjàbọ̀ wọn ń ṣe ń gbà ẹ̀ ní ìjàbọ̀ wà láyé ń gbà ẹ̀ ní ògòdè kẹ̀kẹ́ kódà kọ́ká ìyàwó kò sí nù ẹ̀. Ìyìn sọkún gbòòchà bẹ́ẹ̀ wọn ni kí ń jẹ́ ẹlẹ́yà ọmọ ẹgbẹ́ òwò yìí wá àti òkú ibà bá ń lọ wà lẹ̀.
1: Àbí?
2: Wàlá ń gbà ẹ̀ wọ́n gbé òkú ibà bá yìí sin ọlọ́run kọ́ tẹ́lẹ̀ fún gbà padà ń lé gbòmọ̀ yọ abọ́ lọ ẹ pé ní wọn kò bù ẹ ọbẹ̀ ìjàbọ̀ dì ẹ mi gbò. N fi mú okun ẹ̀pá kìyẹ kò tiẹ̀ ní èrí náà. Wàhálà ìwọ̀n ni báyọ̀ jẹ́ ó mọ̀ pa bàbá ẹ̀ ni. Gbólóhùn yẹn wọ́n pè mí láàkọ́ ni. Ó mọ̀ pa bàbá ẹ̀ ni ìyá àbíkú làbíkú ń fà láṣọyà. Dàkún o, ń gbowó ọbẹ̀ lọ́wọ́ ni ayé ń gbowó ọkà lọ́wọ́ ni òun. A kì í tí ìjọsẹ̀ méjì ayé náà. Ṣùgbọ́n ayé àwàbọ̀ yẹ ọkọ̀ tọ́jú wọn kò ní tọ́jú ọ̀nà ó ti lọ bá kò rí ọmọ ọ̀nà òun ni màmá ọ̀nà sọ ọ̀nà òun bó ń jẹ fáyé àjò ayé kọ́ mọ̀ bu wọn lè ń jẹ ayé tó jẹ́ bí ayé náà bù ọ̀nà fò ṣé olùwà ẹ̀ ayé bẹ́ẹ̀ sí. Ebu wọn ni n so mu ọ̀nà kan la ni ndowo ni n wọn ko ṣe na n ṣe ni léwu wọn bí wọn kọ jẹ ni kọ jẹ léwu ìlọsíwájú kẹ kí ọmọ ọkọ fi hàn olùwà lọ ọ̀dà ṣé wọn yóò ní yẹn nínú oníwo ni n ò ní n bowó fò ní káwọn bá ní owó òkú là ń fi ń sìnkú ni ṣé owó yẹn yẹn ń bù fò ní gbà mí ni ṣé yẹn ń kájú owó yẹn ò nẹ́nẹ́. Ó lójú ndí ẹ̀ ni ẹ̀ ń gẹ́ sọ ẹgbẹ́ ní olówó ẹ̀yán kíyèsí wọn olówó ń tọ́ ẹ olówó náà yá ń jẹ. Báwọn mí kẹ́kẹ́ olówó ẹgbẹ́ wọn ẹ̀wò bọ́ wọn yá ń bà ní owó gbà bó wọn kò tútù báyìí mẹ̀kúnù yé kò ní lọ́wọ́. Wọ́n ń kọ́ lọ fi owó wọn kọ́ fi ṣe ìkẹ́ wọn wọ́n fi yìn wọn lọ́wọ́ ọ̀jẹ̀ntòní jẹ́ntóní ni ní ẹ̀jẹ̀ntòní là ń jẹ́ntẹ̀ bó wọ́n ṣe fún bọ́ní bẹ́ẹ̀ wọ́n wọ́n lọ ṣe fún tàbí ńkọ́ gbà ó padà ńdẹ̀ẹ́nà kì bí ọmọ wọn kọ́ fẹ́ tálíkà ní àsìkà ẹ̀ kọ́mọ àfi tálíkà kó fi hàn nítorí bí ìnáwó sì dé lé ń kò lè dìde nínú ilé ti tẹ tálíkà ní. ńdẹ̀ẹ́ nínú àwàdàmọ̀ ṣe ìfọ́nrán kan náà ìkànnì mi léwu ẹ̀rọ ayélujára wọn nà mọ ní ǹjẹ́ kò tiẹ̀ tó àsìkò ìjọba kò tiẹ̀ ṣe òfin kẹ́ bó kó fi òǹtẹ̀tẹ̀rẹ́ pé ní olówó kò gbọdọ̀ fẹ́ olówó mọ́ olówó gbọdọ̀ fẹ́ tálíkà ni ẹ̀wọ̀n kọ́ rìn àwọn lọ́wọ́ wọn kọ́ fà àwọn lọ́wọ́ tí àgbàlagbà wọn ní bí èèyàn kò yí ẹni báyìí ọ̀là kì í yàbọ̀ bí kò tiẹ̀ ní fà á lọ́wọ́ di ọmọ àtàkùn dìde wàhálà ni bí ọmọ olówó fẹ́ tálíkà ẹ̀sìn ọ̀dà ọmọ yẹn wọn ń kó bíbẹ ó di dandan kó jogún owó amálùgbà ẹ tálíkà fẹ tálíkà ẹ dàkún kí wọn ń kó bí tálíkà ni wọn ń kó bí ọkọ àlẹ à ń gbàdúà ọkọ ń retí ọlọrun ìjẹ ìyanu ọlọrun ọlọrun yẹn ń ṣìyanu gbà mí ni wọn fi nínú ìkòkò dúdú lẹkọọ.

0: ọbun fun yan jade yan waye be ṣugbọn won ti yan laagu jinne pele yeju eje ti yan ke ntin poju mo je ni o ye ka wo wo bi an ka ti e che ni o kan ni mo ba ran pe ba gba to mo ka mu je gbese kan gbese o ni o lo o ya ki n se pe boya o ni fi ko yan abu ni ko bi ko che fun ko mo lo je gbese mo ba yo wa lowo e gbe o faye on ko si fi ife on ko fi gba o fe na ya wa la wa bo kayam panu bo nje on ko ni bu mi nje na ya wa mo wa na ya lejo mo wa na oyinbo on we be sin ke a lo je mo wa na ya dun la won obi mi o ne bi mi o ne oye on ko mo mi so ni ya ko si lowo elagbaja ni ma lowo ni o wa wa lowo oneke oda iye ko ti e fi ne fo ni o ne ko wo ni ye ko ni le bi ko ti yen lowo o ni mi wa nu e bi mi be si boye ogun apo lo ni odo lo ni o ni yen ju mo fun ni ogun apo lase omo un o le fi gbeje gbo ayo ko de
1: gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ́jọ́ kan tí mo rí àwọn ìbéèrè kan tí ó wà ní agbárí mi
0: sísè
1: ni pé ó rí àwọn èdè mìíràn bẹ́ẹ̀ tó yẹ pé nípa ìrànlọ́wọ́ yìí wọ́n máa ń sábà gbé ara wọn dìde ṣùgbọ́n àwa ìkárọ̀ ìjírẹ̀ ó jẹ́ nǹkan tí máa ń sábà nira fún wa ìyá ẹ̀ ṣe àkíyèsí.
0: ọ wà bẹ́ẹ̀ ọwọ́ haúsá jẹ́ mọ́ ibùn afọwọ́sowọ́ ni
1: àwọn ara wa jana pọ̀ pàtí oúnjẹ ní ìhà
0: ọ̀kẹ́ ọ̀nà ká fọwọ́sowọ́ ni mo ń fa wọn tó bẹ́ẹ̀ sí ọwọ́ ń kọ́ wẹ́wọ́ bọ ọwọ́ kò ní mọ́ à ń fa tẹ́lẹ̀wọ́ kẹ́ pàtẹ́wọ́ ọwọ́ méjèèjì ni tó tí káàrò òjíire ni a kò mọ̀ ń wà lè pé ó bí àìmọ̀ fẹ́ ṣe ni àfojúdi ni iná jọrí chọ́kí ni àbí bẹ́ẹ̀ sí wọ́n yan wọ́n ka ọlọ́run lọ́mọ ń bí àtìlọ́pinlẹ̀ yẹn òní lè pé ó lè gún ẹ̀yẹ kan mọ́ ẹ̀wọ̀ gẹ́gẹ́ ìyẹn ọmọ kéèjì ẹ lọ́wọ́ yẹn jẹ́ ìnira fún káàrò òjíire àìjẹ́ bẹ́ẹ̀ káàrò òjíire nínú ìyẹn wọ́n túúchẹ̀ wọ́n là kàkà fá nlọfà níbó ni mí ka ẹ ọ láàsì gbò ọ sáìlọ tí wọn sáìlọ sí lọlọrun fòǹtẹ léwo ìyẹnjú ẹ nka ẹ ń kó mú tààmú ń kó fi bọjú ń kó di ọdájú kó wá lọmọ bó ṣe ó fi owó ẹ nítorí ni ó tí wájú ẹ ó ní má ọkọ ẹ ń lọrọ kẹ ló fẹwọ gbá ló fẹwọ lù lọ sáìlọ tí wọn sáìlọ sí ń ṣubú dìde ọlọrun sì ní àdúrà ẹ kọ gbà àdúrà ẹ wà gbà jẹ àwọn sọ ni n kò ní ńlá láti yá ń fi owó ẹ nàìjíríà fi di fi kẹ ò ní nǹkan ẹ ń kọ́ ń pàyà ẹ pé ní mú àpadà ẹ ní ẹsẹ̀ ọ̀nẹ́ ni ló fi jẹ́ náà sọ kò sí yẹ kó rí bẹ́ẹ̀ á wá ní bí mo ní fà méjì n fi yan ọmọ kejì mi lọ́wọ́ bí mo kà á ní fà mẹ́ta bí ọ̀kẹ́ kan èjì ń di pípọ̀ lọ ni iye wọn fi ní ìyá ọjẹ́ ìwọ̀n ẹ̀dọ́ ìtẹ̀mí gẹ̀ẹ́hùn níyẹ wọn ní fòkú rẹ̀ ẹjẹ́ wọn sì tọ́ ń gba ọkọ̀ bí wọn kọ́ ní ọba láàyè ọkọ̀ ní ọba ní káyìí mi nẹ̀ ẹ ò bá mọ̀ lówó tó nù ẹni bọ́n jẹ́ tẹ̀ka iye kọ̀ jẹ́ ìwọ̀n bá yóò bí bọ́ kọ́ kẹ̀ ọ́n kùn gẹ̀ wọ́n ń kọ́ tún láálí olú àìsí ni ẹni mọ́ ń bẹ́ẹ̀ ó sì jẹ́ ọmọ ó fọ tí ó fi jẹ́wọ́ kò ń sọ iye lánàá kọ́kún sọ pé ní ọ̀nàkẹ́kọ́ dáná kó pé o ìmàlẹ́ kan wà líyà ẹnì kì í bẹ́ẹ̀ ń gbà bàbá ẹ kú wọ́n lọ sí ń lítẹ́ lítẹ́ làáfàá wọn dúró wọn ṣe àdúrà wọn ṣe wà sí dáadáa wọ́n fi kú lítẹ́ nà wọ́n ti dì kò lì í lọ léńjé wọ́n sì háo fún òní ọ̀wà bẹ́ẹ̀ wọ́n bá wọ́n fi tún kẹ́ bẹ́ẹ̀ ni baba ba ne fe ko li ten bo fi delin o fi gbona ilu ngba eyan wa won ton me wa ke ba won wa mo ko un le un ke ko wa nle mo onun ti ti oju che un gba yi baba un wa lai
1: o tele duro fun alo sikuta ko ko ki awon yen ki se ko dana
0: oku gigire ti o ti fi oku ifon yin ni ewo e wa so magbese ilu ole o ton ko ki eyan be o ile one me lohun ko di babu lo gbagbe ile one ke iye ne ko di esun ye won go kan won e pe ni o ki lagwaja ko ki o me e won ge ga obe die die ka ni o obe ni ko je won tin che o tele ni o gbo egbon won yo ku o ni oni obi ko che nkan ko lo che wo won lo si lowo ju gbogbo won lo ko je oni yi ku ti e si lowo e ama un keune o keune titi o lo ni saudi o lo kawe o kawe ijinle esin ne o kawe giga e o gbuwe fa aje wa lo we eyan kan ye be yen ji bo pade la o le fi teto e ni aje wa lo we ama oni oni o ku
1: tire ten be ni
0: tete adu a lo nje oku won si ti che fun oni o lo oni o ti wahala la koko won no bon fi gbe oku deli te bon lo fi ba o seku me o che won ba yo le che fun ranpe be ni ko gbe lo ju be lo e won gaga
1: o da ka kwada lori eto yi fun enti ngwa bi e ba fe lati da se to wa jo ran tin re bi etana e ri kwa lori 01 40 70 44 44 0 45 86 00 00 0 45 86 00 00 o da e gege bi o ti e soro si ni ojo ti oni ari pe fun iti se ti awa jabe o je nkan ti aso pe ajokun re nje ni ojo ti gege bi o se nlo yi se asile ri pe ohun ti e n toro o le wa waye
0: ngo ngo waye ogo nke ye yen bi bo fi lu ajo lo be yen n gbo die die die ni oni mi wa inchi ta e pe ni gaiba mama ne so ni inchi ta e pe ni aye nko bu mi aye nko so mi ko si e ko ibe ni nko fi fitiju ni nko fi kan die die die ni alaye ni oni chalaye si oye oni mi be so fo ni oye oni ko paruku ti oni ye n wa nle ba won po ka oku iye ye olohun fun oni ni agba ko ni le wo oni ye ni olohun le ti be ko de igbiyanju wa lade bo ko dide o le dide nnu ese nnu ko sojo me lo kelewe le aye si nko ni yen lowo yen ko che nnu nnu ebi o wu loju ka fi le ponti ka fo ne o ka fun oniye asiku e o ti ka bi de de bi gbi lewe le aye bo ti lo ba ti lo pamo ni ipo ikenye
1: se se pe gebe on ti eso nitori pe be ba wo ninu awon ebi won yi awon kan ni gege bi iru iru ti eni sugbon awon mi na me to pe ohun ti won tin se lati igba atijo wayi o je nkan tutuku ni won tesiwaju ti iwo ba so pe bi o se sele yi ati se a se sarana ta o tuku sisi inawo si iru re nbe nle ni bi mi o se soro bayi to pe ngba ti baba na o toku ngba to wa laye ni gbogbo odun kokan ni akoko o ma se ayeye o ma nawo ngba ti won se isiku na ta o so pe o ti pare won ni oro to so na ki se oro be kura awon ebi won ajoko won ni awon ofo na won se won pa gbogbo gege be so awon ti won ti ku lati bi odun ogoji ma ogbon seyin
0: won pa gbogbo epo
1: ni ojo ti re ri pe je ti ko ba lo ni re se ri pe ko ni ni soro
0: ko ni ni cho o ke won ni won la fa o ni ko fo pa o da o ni ken loju ko che o ni ken ko che oneken bo ne ti e okunununu e be eleda nko bi oluwa e n lo mu bo wa gba lapo e n lo mu oju ti e yo ti che luwaju ni o lo o si ni o ti che tun te bọ́nà kẹ́ ní ń kó tí ó bà kẹ́ olùdàgà ń kó tí a ẹ̀ olùdàgà ń kó tí a ẹ̀ òkú ọ̀hún kì í sùn jẹ́ òní ó kú lọ́rẹ́ olùkẹ́ ni àbílẹ̀wò inú àwọn oúnjẹ yìí wọ́n ń kọ́ jẹ́ lẹ́wọ̀ ẹ̀ ni wọ́n ń bí wọn kó jẹ́ kínní àbílẹ̀wò kí jẹ́ àwọn bá ń gbà mí òní yẹn ìbojú ìbẹ̀wò yẹn wà ń gbà mí yé kínní ìdí n lò ní wọn fi ń wòye pé bí n kò tí ó bọ́yá wọn kò tí kẹ́ni kẹ́sí mi okú yóò ti lọ ikọ̀ tí ó lójú ayé bóde tí ó lójú ayé ọlọ́run lọ́lẹ́sẹ̀ okú.
1: ẹyin ro pe ko le si nkan ti o ba ti ko ba lo ninu inawo yi.
0: ko ni si ẹgbẹ́ ọ̀nsà ti wà lọ onímọ̀ọ́sọ nìyẹn abẹ́wọ̀n ń ìléwọ̀ ẹ̀fí dọ̀lá ẹ̀tì ó jẹ́ òwò ẹ̀ kò dúró kò dínkù bọ̀ kò sọ pé ní ẹ̀ lè ń jẹ́ bàbá ọkọ̀ kò ń nú bàbá ẹ̀ kò lálẹ́ bàbá ẹ̀ ó dúró chinchin wọ́n fi tọ́jú ẹ̀ wọ́n fi wẹ̀ fún bọ́ yẹ wọn kó tiẹ̀ fòkú wọ́n fi tọ́jú ẹ̀ ọ àpò sì yé ó wúlò wọ́n fi fi bàbá ẹ̀ wọ́n fi gbẹ́ lípò ìkíyẹn ó ti ojú tiẹ̀ fún bàbá ẹ̀ lọ́tẹ̀ẹ̀nì ẹ̀ tọ́ ó sì gbẹ́ ó gẹ̀gẹ̀ kódà bó fi dàgbà tó nì bó fi jẹ́ ọlẹ́sìn tó nì ó yà òní ọlọ́nu ó gbomijé lójú àjẹsọ pé ní òkú bàbá ẹ̀ lásìkò yìí nì ó wọ̀lá ẹ̀ kí ọ̀nà kan wà fi tí ó sì ń do ìwà kò bó ń jẹ mí gẹ̀gẹ̀ ẹ̀bọ́n nìkẹ́ ṣe é ní òkì ká ní ẹ̀sìn ẹ̀ wá bí iye lọ mọ ẹ̀kẹ́ ni yẹn tí ó lọ bí kàlọ́ mọ ẹ̀kẹ́ ni yẹn tí ó lọ ọlọ́run ọba kò bí mọ ó bí ẹ̀sìn bí léwo ọ̀hún kò ṣe ń bẹ́ ọ̀hún kò ṣe ń bẹ́ ni àjẹsọ ẹ pé ní kò ní tẹ̀ ń nẹ ó fi hàn gbẹ́ ni pé ní kò jẹ́ léwo òkú gbẹ́ là ń tí ó léwo ìbojú ìbẹ̀wò yìí ọkọ̀ọ̀hún ṣe ń bẹ́ ọkọ̀ọ̀hún pa ń bẹ́ là ń tí ìsìnkú ń nẹ bọ́jẹ́ rẹ̀ ń kọ́tẹ̀ ẹ lè mọ jẹ́ ìsìn ń tọ́ ẹlẹ́mìí géjà mí ọ̀hún kò dìde ọmọ mí ọ̀hún kò dìde kọ̀kọ́kù mí ọ̀hún kò dìde yé ọ̀hún kò fòpin nù ẹ̀. bọ́dẹ̀ méjì mẹ́ta ti bẹ̀rẹ̀ sí ṣe ó lọ ẹ̀ sí ẹ̀kọ́ ṣe ń tó bọ́ jẹ́ òní kẹ́hán a kì í yan kì í tì í hẹ̀ chọ́ọ̀sì mí wọn ti wáyé sí kò jọ ti bá a dé bí àkìtòkú gbígbẹ ọbẹ̀ díẹ̀ díẹ̀ ní.
1: a mọ̀ wá kagbẹ́ ní tí ń pè wá. alo ẹ kúrọ̀lẹ́ o.
2: kúrọ̀lẹ́ o.
1: adúpẹ́ o.
2: olódú.
1: ẹ ṣeun.
2: ilé wọn pa fún yín o.
1: ẹ ṣeun.
2: àti ìwà àdìgbò ní sọ̀rọ̀.
1: kí lẹ rí.
0: àdìgún.
1: àdìgún. ọ̀dà.
0: Ami. Ajeun. Ami. A ń gbọ́ àgbọ́ yẹn bàbá.
2: Ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ọ́ jẹ mọ́ mi lọ́dẹ
0: méjì. Náà.
2: Yẹ́mi kú. Mo wà ní paraguay bí wọ́n sọ fún mi.
0: Agboye.
2: A ṣe tí mo gbé àwọn àbúrò mi onípọ̀n ní ìyá ti lọ o. Ẹ jẹ́ ká ṣe àdúrà fún
0: wọn.
2: Àwọn aláàbá ti ṣe àdúrà. Láti àdúrà fún wọn kan ṣe kiri kárí lápá gbogbo ẹ̀kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn àbúrò mi pọ̀. Wọ́n ní lẹ́wọ̀n abóti báyìí àwọn abóti ti dàgbà tó yìí agbọ́nkankan mọ́ ní. Mo ní tọ́lọ̀ nìyẹn.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ lápapọ̀ lẹ́ẹ̀kan náà ká ṣe kí kárí kíká. Wọ́n pọ̀. Abúwọ́jọ́ títí ìjọ náà sì nìyẹn o.
0: Agboye
2: Agboye
1: akinyo baba wa adigun won ti se alaye die a ri pe ko seju meji baba wa lejo tuni lati fi mu eto wa lo bi o pin kini gege bi oro iyanju ti o le gba won ti won gba lejo ti
0: so agbanbo won ni iyanju la gbe ngba olorun ni so fo ni oju kota
1: agbanwa
0: ngo si de ngo de egboke gbodo wa lade gbogbo eyan bi ko fi luwaju olohun be eledo an ko ba gba o ka gbaruku ti ola ise won ka ne wo le wo ola ise won ka che sa fun oku won ka simi an kin ba owo inu nje aye e chen aduke e ko ti temi ko yi pada o ko ye mi an la idrisu ni e ko ti temi bade ya ni wa la lu baba ndige ojo omo ojo ya ku ni wa baje ojo baba omo ku ndige omo yo so kata dadi oko ero ko si lijo ejo kokon o ti gba
1: aduke fun baba wa gugu e te gba lojo tuni ore ofe ni fun yin awon ti won pe wa akinye ya wa nura tu baba adigun awon ti o ku boya e ti gbo olokan awon mi na ngba ti a pare etu tale won pe wa e ma binu si wa nitori pe ori ojo mu sunoku awon eto mi na tun te si waju bayi ye gugu e te ni ife lati gbo akin lati ile ise lupa titi nje jira mo kin pe layo ni a o sun orudun oluko e jenu kaka alakala nla je ipade wa o tun di ojo ola ni agogo mesa ko ja isaju me edogun o kin pe o di gba